0: ọmọ rẹ yìí rẹ lẹ́ẹ̀lá. Ọmọ rẹ ọfíìsìàn. Na yọrọ kí n mẹ́ẹ̀mẹ́ bọ̀ rí máa yẹ mi rọ́lẹ̀ sọ̀bọ̀ ya ọ ní nílá yẹrí kí ibò.
1: Àṣé ò lè. Àṣé. Àṣé ò lè.
2: Ìdí èmi lọ́nà jọ olówó ń kiirọ.
3: Kàbísà.
2: Àwọn ọmọ wa ní ìta bá jọ lóyún olówó ń kiirọ. Oṣù ń jẹ́ lọ́wọ́ ní.
3: Máyẹ lè lọ.
0: Ẹ lọ ọmọ yà.
3: Nìyẹn nà.
0: Wọ́n mìíràn
3: yé. Ẹ o.
0: Túbọ̀ lẹ́.
3: Ibà.
0: Màmá lẹ́gẹ́ náà bẹ̀rẹ̀ ní ìjọ́lẹ̀ bọ́sọ̀ yìí.
3: Kàríbù.
0: Ọmọ nì sọ̀mọ́.
3: Ee.
0: Màmá lè lọ ẹ̀nìyàn lọ́lẹ́ wọ́rí yọ.
3: Ee.
0: Kà ní ẹ̀fẹ́ yìí.
3: Ẹ̀hán.
0: Ní gbọ́dọ̀ wá yẹlẹ́ bàbá lẹ́gẹ́.
3: Ẹ̀hán.
0: Wọ́n ká náà bọ̀ ìrú ọlẹ́ ẹ̀rí ìrọ̀ ní nílẹ̀.
3: Ee.
0: Ìrú ọlẹ́ màmá sàrú ní.
3: Ẹ̀hún.
0: Ajá kì bọ̀ bí n sọ̀mọ́n.
3: Àṣọlẹ̀.
4: Olaini ni ngoni, no number sidan na ingwa soko fasta. Inde mtata ata ole sula ni lorubia ni kumoga. Ambaka nkalusunibu ni toldeka yake. Kaji gununu, wore soko fasta na engibura ni genjorubia ni teleleki. Ruanyaki, *602#. Nigye lurubokso boti atwele. Wore telelo boksi, na yata zawadi ni na abasha. Tete matata, peya kwa le sula ni. Kelele koling, ruanyaki *602#. Nide maini la isule mpesa. Saiku mokitari shata do robo ling.